0: orúkọ Jésù.
1: Amen.
0: Agbára ẹ̀jẹ̀ Jésù.
1: Amen.
0: Olúwa, Olúwa wa, orúkọ mímọ́ yín ti ní ìdùnnú gbogbo ayé. Àwa gbórúkọ yín ga, àwa fún ìfún yín. Àwa ṣe yín lọ́ba. Olúwa wa dọ̀ọ́dọ́ ẹ wa.
1: Amen.
0: Wá kàn yín wa.
1: Amen.
0: Wá dọ̀ọ́dọ́ ẹ wa.
1: Amen.
0: Àwà láyé, àwà láyé.

titi metagilokun. Our first lesson for today's service shall be taken from the book of Judges, chapter 11, from verse 1 to 33. Àwọn onídàájọ́ orí kọ̀kànlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí dé mẹ́tàlélọ́gbọ̀n tó kà báyìí wípé Jefta ara Gileadi sì jẹ́ akọni ọkùnrin, òun sì jẹ́ ọmọ panṣágà obìnrin kan. Gileadi sì bí Jefta, aya Gileadi sì bí àwọn ọmọkùnrin fún un. Nígbà tí àwọn ọmọ aya náà sì dàgbà, wọ́n sì lé Jefta jáde, wọ́n sì wí fún un pé ìwọ kì yóò jogún ní ilé bàbá wa, nítorí pé ọmọ àjèjì obìnrin ni ìwọ ń ṣe. Nígbà náà ni Jefta sá kúrò lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀, òun sì jókòó ní ilé tó bú. Àwọn ènìyàn lásán sì kó ara wọn jọ sọ́dọ̀ Jefta, wọ́n sì bá a jáde lọ. Ó sì ṣe lẹ́yìn ijọ́ mélòó kan, àwọn ọmọ Ammoni bá Israeli jagun. Àwọn àgbà Gileadi sì lọ mú Jefta láti ilẹ̀ tó bú wá. Wọ́n sì wí fún Jefta pé, "Wá, jẹ́ olórí wa, kí àwa kí ó lè bá àwọn ọmọ Ammoni jà." 7. Jefta sì wí fún àwọn àgbà Gileadi pé, "Ẹ̀yin kò wá ti kórìíra mi, ẹ̀yin kò wá ti lé mi kúrò ní ilé bàbá mi, ẹ sì ti ṣe tí ẹ̀yin fi tọ̀kọ́ wá nísinsìnyí nígbà tí ẹ̀yin wà nínú ìpọ́njú." Àwọn àgbà Gileadi sì wí fún Jefta pé, "Nítorí náà ni àwa ṣe padà tọ̀ ọ́ nísinsìnyí, kí ìwọ kí ó lè bá wa lọ, kí o sì bá àwọn ọmọ Ammoni jà, kí o sì jẹ́ olórí wa àti ti gbogbo àwọn ará Gileadi." Jefta sì wí fún àwọn àgbà Gileadi pé, "Bí ẹ̀yin bá mú mi padà láti bá àwọn ọmọ Ammoni jà, tí Olúwa bá sì fi wọ́n fún mi, èmi ò ha jẹ́ olórí níbí?" Àwọn àgbà Gileadi sì wí fún Jefta pé, "Jẹ́ kí Olúwa kí ó ṣe ẹlẹ́rìí láàrin wa. Lóòótọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, bẹ́ẹ̀ ni àwa ò ṣe." Nígbà náà ni Jefta bá àwọn àgbà Gileadi lọ. Àwọn ènìyàn náà sì fi jẹ olórí àti balógun wọn. Jefta sì sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ níwájú Olúwa ní Mispa. Jefta sì rán oníṣẹ́ sí ọba àwọn ọmọ Ammoni wípé, "Kí ni ó ṣe tèmi tìrẹ tí ìwọ fi tọ̀ mí wá láti jà ní ilẹ̀ ni?" Ọba àwọn ọmọ Ammoni sì dá àwọn oníṣẹ́ Jefta lóhùn pé, "Nítorí Israeli ti gba ilẹ̀ mi nígbà tí wọ́n gòkè ti Egypt wá, láti Ammoni títí dé Jakobu àti títí dé Jordani, ǹjẹ́ nísinsìnyí fi ilẹ̀ wọn nì sílẹ̀ ní àlàáfíà?" 14. Jefta sì tún rán ìránṣẹ́ sí ọba ọmọ Ammoni, ó sì wí fún wọn pé, "Báyìí ni Jefta wí, Israeli kò gba ilẹ̀ Moabu tàbí ilẹ̀ àwọn ọmọ Ammoni, ṣùgbọ́n nígbà tí Israeli gòkè ti Egypt wá, tí wọ́n sì ń rìn ní aginjù títí dé ogun pupa, tí wọ́n sì dé Kadesi." Nígbà náà ni Israeli rán oníṣẹ́ sí ọba Edomu wípé, "Mo bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó kọjá ní ilẹ̀ rẹ." Ṣùgbọ́n ọba Edomu kò gbọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì ránṣẹ́ sí ọba Moabu pẹ̀lú, ṣùgbọ́n kò fẹ́. Israeli sì jókòó ní Kadesi. Verse 18. Nígbà náà ni ó rìn láàrin aginjù, ó sì yí ilẹ̀ Edomu àti ilẹ̀ Moabu ká, ó sì yọ ní ìhà ìlà oòrùn ilẹ̀ Moabu, wọ́n sì dó sí ìhà ìhàkejì Anoni, ṣùgbọ́n wọn kò wá sínú àlà Moabu nítorí pé Anoni ni àlà Moabu.
Samuel sì rán oníṣẹ́ sí Sioni ọba àwọn Amori ọba Hisboni. Israel sì wí fún pé àwa bẹ̀ ọ́ jẹ́ kí àwa kí ó kọjá láàrin ilẹ̀ rẹ sí ipò mi. Ṣùgbọ́n Sioni kò gbẹ́kẹ̀lé Israeli láti kọjá ní agbègbè rẹ̀. Ṣùgbọ́n Sioni kó gbogbo ènìyàn rẹ̀ jọ, wọ́n sì dò ó ní Jahasi, wọ́n sì bá Israeli jagun. Verse 21. Olúwa Ọlọ́run Israeli sì fi Sioni àti gbogbo ènìyàn rẹ̀ lé Israeli lọ́wọ́, wọ́n sì kọlù wọ́n. Israeli sì gba gbogbo ilẹ̀ àwọn Amori, àwọn ènìyàn ilẹ̀ náà. Wọ́n sì gba gbogbo agbègbè àwọn Amori láti Anoni títí dé Jakobu àti láti Agiju títí dé Jordani. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Israeli lé àwọn Amori kúrò níwájú Israeli àwọn ènìyàn rẹ̀? Ìwọ ó ha kó wọn bí. Verse 24. Ìwọ kì yóò ha gba èyí tí Kemosu òrìṣà rẹ fi fún ọ láti ní. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí Olúwa Ọlọ́run wa bá lé kúrò níwájú wa, àwọn ni àwa yóò kó. Ǹjẹ́ ìwọ ha san ju Balaki ọmọ Sipporu ọba Moabu? Òun ha bá Israeli ṣe gbólóhùn asọ̀rí, tàbí ó ha bá wọn jàrí? Nígbà tí Israeli fi gbé ní Esboni àti àwọn ìlú rẹ̀, àti ní Arori àti àwọn ìlú rẹ̀, àti ní gbogbo àwọn ìlú tí ó wá lọ títí ní ẹ̀bá Anoni, ní ọdún, èṣe tí ẹ̀yin kò fi gbà á ní àkókò náà? Verse 27. Nígbà náà ni èmi kò ṣe ọ́, ṣùgbọ́n ìwọ ni o ṣẹ̀ mí ní bíbá mi jà. Kí Olúwa onídàájọ́ kí ó ṣe ìdájọ́ ní òní láàrin àwọn ọmọ Israeli àti àwọn ọmọ Amoni. Ṣùgbọ́n ọba àwọn ọmọ Amoni kò fetí sí ọ̀rọ̀ Jefta tí ó rán sí. Nígbà náà ni ẹ̀mí Ọlọ́run bà lé Jefta, ó sì kọjá Gileadi àti Manase, ó sì kọjá Mispa ti Gileadi, àti láti Mispa ti Gileadi ó sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni. Jefta sì jẹ́ ẹ̀jẹ́ fún Ọlọ́run, ó sì wí pé bí ìwọ bá jẹ́ fi àwọn ọmọ Amoni lé mi lọ́wọ́, yóò sì ṣe ohunkóhun tí ó bá ti ojú ilẹ̀kùn ilé mi wá pàdé mi. Nígbà tí èmi bá ti ọ̀dọ̀ àwọn Amoni padà bọ̀ ní àlàáfíà, tí Olúwa ni yóò jẹ́, èmi ó sì fi rú ẹbọ sísun. Verse 32. Jefta sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Amoni láti bá wọn jà, Olúwa sì fi wọ́n lé e lọ́wọ́. Verse 33, which is the stopping verse. Òun sì pa wọ́n ní ìpakúpa láti Arori lọ títí dé àti wọ Miniti àní ogun ìlú títí dé pẹ̀tẹ́lẹ̀ ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni ó ṣẹ́gun àwọn ọmọ Amoni níwájú àwọn ọmọ Israeli. Báyìí la parí ẹ̀kọ́ kíkà. Kí Olúwa kí ó bù sí bíbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ fún ìgbà mẹ́rin wa.

0: In humility and in reverence, let us read the Apostle Creed together. I believe in God, the Father Almighty.
1: I believe in God, the Father Almighty.
0: Creator of heaven and earth.
1: Creator of heaven and earth.
0: I believe in Jesus Christ, His only Son, our Lord. Who was conceived by the Holy Spirit. And born of the Virgin Mary. Suffered under Pontius Pilate. Was crucified, dead, and was buried. He descended to hell. The third day, He rose again from the dead. He ascended to heaven. And He seated at the right hand of God, the Father Almighty. From there we come to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Church of the elect, the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen. May the Lord be with you. And let us pray. We have three people to lead us in prayer. First person, prayers of thanksgiving. Prayers of thanksgiving.
2: Ni oruko Jesu.
3: Amen.
2: Ni oruko Jesu.
3: Amen.
2: Ni oruko Jesu Christi. Oluwa Olorun agbara wa. Adupe alaye ayin lobo. Agbe ya ni oworo ni tori pe eyin je Olorun fun wa. Aso ri be se Oluwa e gbo pe gba yin wa.
3: Amen.
2: Adupe tori pe ẹgbẹ́ ojú wa lọ́wọ́ omi jẹ́ ẹgbẹ́sẹ̀ wa lọ́wọ́ ìṣubú gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run alàyè adúpẹ́ tó ní pé a kà wá pátápátá gbogbo wa la sì pé adúpẹ́ tó ní pẹ̀ kò jẹ́ kẹ́nikẹ́ni tó yọ sọnù olú ẹgbẹ́ ọgbẹ́ gbà yín wa adúpẹ́ tó ní pé ẹ kò gba ẹ̀ṣù láàyè ní àárín wa adúpẹ́ tó ní pé ẹ̀yin fún wa ní ìṣẹ́gun a sọ wípé ṣé o olú ẹgbẹ́ ọgbẹ́ gbà yín wa ẹ jẹ́ kí ojú wa kí o tún rí sunday kí ní nínú oṣù kẹfà ọdún 2026 olúwa kì í ṣe nípa agbára wa o kì í ṣe nípa mímọ̀ ṣe wa nípa ẹ̀mí yín àti orí ọ̀fẹ́ yín ni aṣọ wípé ṣé olúwa ẹ̀gbọ́ pé gbà yín wa adúpẹ́ lórí ọmọ adúpẹ́ lórí ayé adúpẹ́ lórí ọkọ adúpẹ́ lórí iṣẹ́ wa adúpẹ́ fún bẹ ṣe ń gbé wa ga adúpẹ́ fún gbogbo ọwọ́ ọ̀tá èyí tẹ̀ ń ké dànù aṣọ wípé ṣé olúwa ẹ̀gbọ́ pé gbà yín wa adúpẹ́ tó ní pé ẹ̀yin jẹ́ kí òdodo Jésù Kristì kí ó máa wà fún wa nítorí náà ni a fi pè wá ní ọmọ Ọlọ́run adúpẹ́ tó ní pé gbogbo èrè àti gbogbo oríire tí ń bẹ ní láti máa jẹ́ ọmọ Ọlọ́run gbogbo rẹ̀ pátápátá lẹ̀ fi fún wa nípa orí ọ̀fẹ́ yín ni nípa agbára yín ni kì í ṣe nípa mímọ̀ ṣe wa olúwa sọ wípé ṣé o olúwa ẹ̀gbọ́ pé gbà yín wa adúpẹ́ lórí businesses wa adúpẹ́ lórí ìjọ Ọlọ́run alàyè adúpẹ́ lórí ìlú wa Nàìjíríà adúpẹ́ lórí ìlú yìí tó ta bá sọ pé kí a máa wò ó tàbí kí a máa sọ gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń darí rẹ̀ ó yẹ kó ti dàrú ṣùgbọ́n adúpẹ́ torí pé orí ọ̀fẹ́ yín àti ìfẹ́ tí ẹ ní fún àwọn èèyàn yín ẹ̀yin ń gbé ró a sọ wípé ṣé o olú ẹ̀gbọ́ pẹ́ gbà yín wa nítorí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ adúpẹ́ torí pé èyí ṣàfihàn rọ̀ wá lọ́rùn ìwé mímọ́ sọ wípé sádísì fúnpẹ̀ ní ilẹ̀ náà ó sì kọ ọrọ̀run olúwa ọlọ́run òtítọ́ adúpẹ́ torí pé bí ó tilẹ̀ jẹ́ wípé ó le adúpẹ́ torí pé ọ̀rọ̀ májẹ̀mú yín ó ń ṣe nínú ayé wa ó ń jẹ́ kí àwa kí a máa rí tiwa ṣe olúwa sọ wípé ṣé o olúwa ẹ̀gbọ́ pẹ́ gbà yín wa olúwa ẹ̀gbọ́ pẹ́ gbà yín wa adúpẹ́ lórí gbogbo èrò àti gbogbo plans tí a ti ní fún àjọ̀dún wa tí ń bọ̀ lọ́nà adúpẹ́ torí pé gbogbo rẹ̀ lẹ̀ ń gbéró adúpẹ́ torí pé ẹ̀yin ti lọ síwájú wa ẹ ti sọ gbogbo òkè di pẹ̀tẹ́lẹ̀ a sọ wípé ṣé o ní síwájú ọjọ́ náà ní ọjọ́ náà nítorí pé ẹ̀yin ti gbàkóso lẹ́yìn ọjọ́ náà nítorí pé ẹ̀yin ti pínre kárí gbogbo wa a sọ wípé ṣé olúwa ẹ̀gbọ́ pẹ́ gbà yín wa a sọ wípé ká máa dúpẹ́ láti ẹ̀mí títí dọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ Jésù Kristì ọmọ Ọlọ́run bí títí a mú wá ní òwúrọ̀ jọ̀wọ́ jẹ́ kí ó ṣe ìtẹ́wọ́gbà àbá ìsìn náà lọ orin ọpẹ́ orin yìí má ṣe jẹ́ pé dalẹ̀ nà wa ẹ máa jẹ́ Ọlọ́run wa o kí àwa kà sì máa jẹ́ wọ́n yín ní ìparin gbogbo ní ayé òṣì yẹ jẹ́ kí a bá yín jọba ní orúkọ Jésù Kristì olúwa Ọlọ́run àti olùdáǹdè wa ní àgbàdúrà.
4: The second person is going to lead us in prayer for protection, provision, those looking unto God for one thing or the other, also by the Spirit direct. I would ask our sister, this is our way to lead us in prayer.
5: Àwájú gbà láyọ̀ àmúlógorí ẹgbẹ́ ọpẹ́ wa lẹ́ẹ̀kan sí. Àgbàdúrà Ọlọ́run fún àbò yín kó dájú lórí gbogbo wa pátápátá àtọmọdé àtàgbà wa kò lè dá ààbò Ibo wa.
3: Orúkọ
5: dájú lórí wa, ẹ máa pa wá mọ́.
3: Nítorí
5: bọ̀ wá, ẹ máa pa mọ́.
3: Orúkọ
5: Jésù àtàwọn ọmọ wa pẹ̀lú ẹ máa pa wọ́n mọ́.
3: Àbẹ̀yẹ
5: fún ìbùkún àti òkè ọ̀nà Ọlọ́run wa bùkù wa.
3: Ọlọ́run
5: wa bùkù wa.
3: Ọkọ̀
5: òdì ọ̀nà bùkù gbogbo wa káríkárí.
3: Ọlọ́run
5: wa fi wá sílẹ̀ Ọlọ́run, wá kọ̀ wá sílẹ̀ Ọlọ́run, wá àdúrà wa fún wa ju bẹ̀rẹ̀ wa lọ.
3: Ní orúkọ
5: Jésù Kristì Olúwa wa.
4: Ní orúkọ Jésù Kristì. Ní orúkọ Jésù Kristì. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristì.

0: ni oruko Jesu Kristi. Ni oruko Jesu Kristi. Ni agbara je Jesu Kristi. Baba wa atolorun wa. Agbe oga le na si. Ayin ologun baba mu wa gba ope wa o. Ope riri je, ope riri mu, ope riri na, ope riri lo, ope riri da mura bi aso, ile ma wa gba ope wa. An lo soko, an lo sodo, an po la yu atala afia a o papa da o fese da. Baba mu wa gba ope wa. Ni o gbogbo ro ko ni yan don lo la ile baye o, je ko do do wa o, je ko kan mo se mi o eyan wa atawon bi wa atara wa, ara ma dupe ologun julo gba ope wa.
1: Amen.
0: Ba se lo ba se nbo. Oda mo re bo wa. A o papa da a o fese da. A o ko mi eyan o ko lu wa. A wa laja atala afia baba mu wa gba ope wa o. Enu ope wa mama ti o kan ologun julo. Enu ope wa mama ti o kan o. Enu ope wa mama ti o kan o. Gbogbo awon eyan wa ton lo si rin ajo won lo layo won bo layo ama dupe ologun julo gba ope wa o. Lori ijo re gba ope wa. Lori olori wa gba ope wa. Lori awon omo wa gba ope wa. Lori awon aya wa gba ope wa. Lori awon baba gba ope wa. Lori awon iya gba ope wa. Lori akori gba ope wa. Àwọn asọ́nà gbọ́pẹ́ wà lórí àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà tá a ti mọ̀ pé àṣeyọrí ni ó ṣe gbọ́pẹ́ wa ológun jùlọ. Ẹnu ọpẹ́ wa mama tí ó kọ́ lẹ́nu rẹ̀ ìfẹ́ tó fi sáàrin ìjọ rẹ̀ ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ ó bàjẹ́ o. Ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ ó bàjẹ́ o. Ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ ó bàjẹ́ o. Èmi máa rí sọ̀kalẹ̀ sáàrin wa. Sọ̀kalẹ̀ eléyìí máa rí láti dá ohun ìwọ ohun sọ̀kalẹ̀. Ètò òsì ti sọ̀kalẹ̀ ayé èso èso má jò bà lọ́wọ́ wa. Ìwà wa má jò bà lọ́wọ́ wa. Iṣẹ́ wa má jò bà lọ́wọ́ wa. Àìbìkítà má jò bà lọ́wọ́ wa. Ṣàánú fún ológun jùlọ. Àwọn olórí wa dọwọ́ rí eléyìí máa rí. Dààbò rẹ bù mọ́ báwọn mọ́ ológun jùlọ. Ṣàánú fún wọn. Gbogbo tó ń ṣe tí wọ́n bàbá mọ́ wa bá wa ṣe láṣepé. Ìlú ìdọwọ́ rẹ lẹ́dùnmarè gbàkóso gbàkóso gbàkóso. Nàìjíríà máa dọwọ́ rẹ lẹ́dùnmarè. They are preparing for the 2027 election. Father, take full control, O Lord. Take full control, O Lord. Kò ń kálukú gbìmọ̀ bá ṣe máa ṣe. Kò sí tá a lè ṣe bí ò bá ní ọwọ́ rẹ nínú lẹ́dùnmarè. Bàbá mi máa gbàkóso. Jésù Kristì gbàkóso. Ká lè gbé gbọ́ pẹ́ o. Aláyọ̀ ká yọ lóko. Lórúkọ Jésù Kristì, Olúwa tó lè bàlá wa.
2: Bàbá aláṣẹ ọrùn. Ọba fàṣẹ sọ̀rọ̀. Ó wà dúró àwọn àti. Fún wa ní bá ti bèrè lọ. Ní orúkọ mọ̀rẹ́kọ ṣoṣo Jésù Kristì, Olúwa wa.
3: Àdúrà.